0: ìjọ Comfort Life Mission International. Wọ́n ní àwọn tó kí olórí láàfin ìyáwa Tèmítayọ̀ Ọdẹ́kúnlé ẹkú ìtọ́jú Prophet Ọdẹ́kúnlé Epaphras. Gbọ́lọ́ ìjọ Comfort Life Mission International. Wọ́n ní pé Prophet Epaphras bá mi ò tí ròyìn jẹ́ kí olúwa Ọlọ́run má jẹ̀mú. Ó fún yín ní ọgbọ́n tójú tọgbà ayé lọ. Ó fún yín ní ìmọ̀ tójú tí ìmọ̀ ènìyàn lọ. Ó sì fún yín ní òye tẹ́nikẹ́ni ò ní rí gbé ṣubú. Gbogbo olóye ti ìjọ Comfort Life Mission International ni wọ́n da ìdùnnú wọn papọ̀ mọ́ Prophet Ọdẹ́kúnlé Epaphras. Àwa ṣe ládùúrà pé ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè rúpẹ́.
1: Nice. Ẹ̀yin olùfẹ́ sùn ti gbé dédé omi tó le mu tán. Tó bá ń gbọ́ fi Bíbélì mú kọ wá wo ohun tí ó tẹ̀lé ilé. Nínú ìwé Revelation chapter 3 verse 8, ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkẹjọ. Revelation chapter 3 verse 8, red letter ni wọ́n fi kọ́. In tó túmọ̀ sí ni pé Jésù Olùgbàlà lọ sọ jáde lẹ́nu ẹ̀. Ó ní èmi mọ iṣẹ́ rẹ. Ó ní kíyèsí, mo gbé ilẹ̀kùn tí ó sì kalẹ̀ níwájú rẹ tí kò sí ẹni tí ó lè tì í. Kò sí ẹni tó lè tì í pé wọ́n mọ̀ pé o ní agbára díẹ̀, ó sì pa ọ̀rọ̀ mi mọ́, ìwọ kò sì ṣe orúkọ mi. Jésù nìyẹn o, ó ní mo gbé ilẹ̀kùn tó sì kalẹ̀ níwájú rẹ. Gbogbo èèyàn gbé omi yẹn síwájú. Àdàbí tó bá ṣe pé kìí ṣẹnu Jésù lọ̀rọ̀ yìí ti jáde lókun. Gbogbo ẹ̀yin tí wọ́n ti tilẹ̀kùn mọ́, gbogbo ẹ̀yin tó dàbí ẹni pé nǹkan le fún, gbogbo ẹ̀yin tó dàbí ẹni pé wọ́n ti tilẹ̀kùn gbogbo ọ̀nà àṣeyọrí, ilẹ̀kùn ìlú ọba ti mọ̀. Báyìí lolúwa wí, tó ọba ṣẹ́ omi mu. Nínú

Àwọn tí ó wẹ̀yìn ní September 9, 2027 ní ọjọ́ kẹsàn-án. Mo pa láṣẹ bọ́ bá fòkè ní ìgbà mẹ́sàn-án tó sì sẹ́ omi yẹn mu. Nínú àwọn tá ò sí lẹ́kùn fún wà jẹ́ kan nínú wọn lórúkọ Jésù ilẹ̀kùn sí fún ọ sí ó sí ó sí ó sí ó sí ó sí ó sí ilẹ̀kùn sí níwájú rẹ̀ látòní lọ in the name of Jesus Christ. Gbogbo ẹ̀yin ọmọ náà ẹ sẹ́ omi mu. Kànsẹ̀ díẹ̀ mú omi yóò ní kú o bọ̀ ìgbà mẹ́sàn ló mú òní ni ọjọ́ kẹsàn oṣù kẹsàn. Now ṣe wá bó ṣe ṣe tó ṣe omi yẹn mu ẹ jọ ń tòrọ àdúrà tí mo bá ń gbà fún yín máa sún síwájú. Now tí n bá tó ti fún ọ ní number 2 ó tó sún síwájú má lo ẹ̀yìn o tòrọ ò ní rogun ìfàsẹ́yìn áńgẹ́lì tó rán mi ń ṣe ò ní wọn n tí ò ń ṣe ni ó ń pè ní ṣe wòlíì. Number 2 Isaiah 43 ẹgbọ́n tó sọ ní verse 4 Isaiah 43 verse 4 ó ní níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye lójú mi ìwọ ló gbọ́n tó jẹ́ ó lérò pé lòsì ìwọ ló ń pèrè ní tálíkà ọlọ́run ò pè ọ́ ní tálíkà ó ṣe iyebíye lójú ọlọ́run ó ṣe iyebíye jù. Bíbélì wa sọ wípé tí ìwọ sì ṣe ọlọ́lá èmi ti fi ọ nítorí náà èmi fi ènìyàn rọ́pò rẹ mo fi ẹlòmíì mo fi èèyàn mo fi rọ́pò ẹ ikú tó yẹ kó o kú gbèsè tó yẹ kó o jẹ accident tó yẹ kó o ní. Nínú ọdún àti nínú oṣù bàbàbà olúwa ní sọ fún ọ pé òun ti bọ́ fi èèyàn rọ́pò ẹni ẹlẹ́ni ní ọgbà ikú rẹ kú ó ní àti ènìyàn dípò ẹ̀mí rẹ mo ti Isaiah 43 verse 4 olóhùn fi èèyàn dípò tí wọ́n bá ń wẹ̀ tí wọ́n sì mú tí wọ́n bá ń wẹ̀ tí wọ́n pa lẹ́kún tí wọ́n bá ń wẹ̀ ni tí ó kú kú òjijì tí wọ́n bá ń wẹ̀ ni tí wọ́n ní èyí ẹ̀pẹ̀ orí ẹ̀ pa iná tá a bá dábùn ẹyẹ gúnnugún. Ẹyẹkẹyẹ la fi ń sun ohun tí bíbélì yẹn ń sọ nu èdè yorùbá mo fi sọ yẹn báyìí lolúwa wí wà fòkè ní ìgbà mẹsànán ó sùn síwájú ọsẹ omi mu bolúwa ṣe ń bẹ tí ẹmí ẹ ń bẹ láàyè ibi tí àtà ní fún ọ ọfà tí wọn ń taábọ láti ìsàlẹ òkú láti inú bojì òkú lórúkọ jésù kò ní yálé ẹ kò ní bọmẹ bẹẹ ni kẹni bá ń ronú ibi iṣẹ ọ orí ẹ ni ó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé kó fi gbé in the name of Jesus. Ṣé omi mu tó gbẹ́sẹ̀ iwájú òní ni 909 ẹja lọ number 3 sóun sún síwájú mọ ohun tí ó tẹ̀lé kó tó dago mẹ́sàn-án jẹ́ ọ jẹ́ omi tó lè dáàmú tán number 3 Isaiah pọ̀ nípa rẹ verse 19 ó ní kíyèsí èmi ó sun titun kan tọ́lọ́mba ti ń fọwọ́ gbá yàyà mi máa jáni inú mi ó sì máa dùn lójú òkun inú mi èmi ó sun titun kan fún ọ ṣe rí inú léyìí nǹkan titun lẹ́yìn sọdún nísinsìnyí ni yóò sì wù jáde ẹ̀yin kì yóò mọ̀ bí lóòótọ́ èmi ò la ọ̀nà nínú aginjù àti odò nínú asálẹ̀ ọlọ́run ló wọ́n la ọ̀nà níbi tí ò ti sọ́nà mama yìí God will make a way where it seems to be no way he walks in way we cannot see he will make a way for me and for you he will make a way láàárọ̀ yìí ọlọ́run bọ́ lórí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí ọlọ́run ló wọ́n la ọ̀nà nínú iṣẹ́ yẹn yóò la ọ̀nà lórí ọ̀rọ̀ traveling rẹ yóò la ọ̀nà bí n bá gbọ́ tó ṣe àmì ní ìgbà mẹ́sàn-án ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọ̀nà ńlá báo ọmọ rẹ ọlọ́run gbọ́ láàrin òní sí ọjọ́ mẹ́sàn-án òní ni 09 09 oṣù agbára September sept túmọ̀ sí agbára lórúkọ Jésù ọ̀nà ńlá dé báo.